0: गिलास तुम कुफाफ ही।
1: राना नवा नी लनुना ना चुचुचा तवम नी तुएरा ना जय फाचेरु वनरो मायर फुची क्या तवम जोले जाया दिया ना पियत स्पून जावटा निस्तावा अर मर मारवा नी पितुल फंजका ना तिवा राना इता ना रिवा लाचा कंद्रन मासुन दिजोन जावटा तेनिन को यू रन मासुन लाचा क्यों न्यामनुका ना दिजोन तेनिन को लाचा कंद्रन मासुआ सचिया ohatran'ny aina nanjavatra ny aina ny vahoaka malagasy tamin'izany a nitsindry azo lena ny fanjanahantany a ny famoretana mahery vaika ny famonoana dia latsaka ny ranomaso a satria maninona satria tsy hitadidintsika amin'izao fotoana zao zany fijaliany vahoaka tamin'izany fotoana zany hitsakitsahantsika ny rany reny olona be reny razam-bentsika tamin'ireny fotoana ireny a amin'ny fitiava kolikoly sy fitiavakarena sy fitiavana manindry azo lena vahoaka malagasy mitovy aminao io manontany tena ho antsika rehetra tompony andraikitra amin'ny fanjakana isaky ny mandray kolikoly ianao a dia manontany tena hoe ny rany razam-beko ity raisiko ity amin'ny fomba tsirariny tadidioko fa tamin'ny 5 septambra 5 roa arivo ny joro ny tanora nanohitra ny tsirariny teto Madagasikara tamin'izany satria lasa niverina nahatsiaro tena mbola voazanaka indray ntsika tamin'ireny fotoana ireny misy ny tanora rano tanora nylatsaka tamin'ireny fotoana ireny mba tadidiotsika fa aza mba faly fotsiny maka toerana maka fahefana maka voninahitra inona moa zao nylazaina fa tsy mety amin'ilay fanavaozana no hidradradradrana fa tsy mety la fanavaozana satria ianao ve tsy nahazo toerana miezaka zahay manavao miady amin'ny kolikoly fa ny any sasany rehefa tsy mahazo toerana dia tsy nylazainy fa tsy mety la zavatra mitsangana ry tanora ho izy nira nataontsika teo mitsangana ry tanora mitsangana ho an'ity firenena ty satria ianareo ny tompony ty ao rapitso fa tsy zahay zahay io efa andeha retirety daholo zahay be resaka ety sero io raha tsy efa retirety ara ny sasany dia mbola be resaka avelao any tanora ny sehatra avelao ny tanora ny hitondra n'io parti politika io avelao ny tanora ny hitondra ny fanjakana io fa lasa mandeha lalakafa ny fitondrantsika ny etreretantsika an'ilay fanavaozana mijorory tanora mijoroany ty tanindrazana aty fa za manaiky ilay fidimbola dia manao fanambarana any amin'ny facebook zavatra tsy mandresy lahatra anao akory ny ataonao fanambarana any amin'ny facebook mahaiza saropiaro anyity firenena aty nareo a arovy ny tolona nataotsika
0: saotra tomboko lahy saotra tomboko vavy.